0: Аз тум ква ви!
1: Инна муа нялеметика ам жуфтунжу. Нялеметика ам жуфтунжу де чурна фа ни фаусана арапсайнана си арацайна. Зай. Инна на такой фаусана арапсайнана си арацайна. Етум цикя дя отан рава татерека ли езека мба ертерта си андална. Fa zao hevidravina rehetra rehetra zao a dia tonga de ekena ho marina. Rehefa mahaivavy ianao a avavy ianao a de manandrariny. De mahatonga le fomba fitenenana amin'ny teny latina le izy hoe volo ergo sum. Zany hoe rehefa sitrako sy vazavazaiko le izy a de manany marina. Ka zay ny manahirany zay, zay ny mbola lovantsika amin'izao fotoana zao. Ary isany zavatra lovantsika amin'izao fotoana izao dia ny fiheverana antsika fa mahantra miankina amin'ny olona rehetra. Zay ny zavatra miseho. Dia raha tany ianao ka anerina ny hoe sendra mba manazava hevitra tsy mitombony zany a dia lingilingy ery miazakazaka manebaka satria hoe fisainam-bazaha zany na fisainana tsy mitombony zany na fisainana mitsangevaefa. Zay ny mahavoantsika izay zavatra io. Raha tsorona zany a dia voagedza ny fomba fisainantsika ka tsy amin'ny fisainan'olona voagedza reraka no azahoana mandroso amin'nyity raharaha ty. Zay ny zavatra tiako azava amintsika rehetrarehetra.
0: Saotra tomboko lahy, saotra tomboko vavy.